Sọfún bẹ ṣe aṣọ. Sọlí dán ọ̀nà aṣọ ṣe aṣọ pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ yẹn kọ. Ọgbọ́n pa yìí twa tí wọ́n ní yẹn fa ń pọ̀. Ewurade Yesu deɛ ɔde ama wo mɛn ne ɛde aba yi akoma pam na wo mɛyɛ yi baabi a bi firi baa yɛ nketewa ne ankete Awurade hyɛ hɔ ma program yɛkɔ awieyɛ Awurade ma wo mɛni yie tutu ma na mosi baabi pa ɛsan ne musuo ne kɔnhyia ne patuwuo agyapa pagu ma wo ma yɛgyae yɛ ma.